Hello. Generally, must joke. I said joke. I tell us you anybody there. Come on. Oja, you could just say. You could just say. Oja, you could just say. You could just say. Oja, you could just say. You could just say. Oja, you could just say. Ẹ bá pàlù mọ́ wa, ẹ lè paná ayé wa. Débò, ọkọ̀ ayọ̀ ni mo wọ̀. Láti 2019 for 2022, ọkọ̀ ayọ̀ ni mo wọ̀. Ó gbé mi kọjá bus stop torí mo ti sùn lọ. Ọkọ̀ ayọ̀ ni mo wọ̀. Iṣẹ́ ń bá yín sọ̀rọ̀ yìí, mo sì wà nínú ẹ̀. Ọkọ̀ ayọ̀ ni mo wọ̀. Allah ni driver, Anobin conductor. Ọkọ̀ ayọ̀ ni mo wọ̀. Ó pọ̀ ṣe ti confam. Àbí you wan check am? Pàdín ní Zlatan. Kọ́lọ́run yà wá ya ṣetán. Wọ́n ní ẹ lọ ṣe bí àwà. Wọ́n bèrè ọ̀pẹ lọ́pọ̀. Ẹ ṣe kú wọn ti wà. Ẹ ṣe kú tọ́jú wa. Ṣé wọ́n pọ̀ létí wọ́n ń sí ẹ̀? Nǹkan ọmọ ju Grand General Hospital. Láṣọ pé láṣọ wa. Ó ń ṣe mí bí kí n máa gbẹ́sẹ̀. Ọjà yìí kò jó sísun. Èmi dẹ̀ ní jó lẹ́sẹ̀. Ọjà yìí kò jó sísun. Májẹ̀ mí nǹkan tó jẹ ẹnì gbẹ́sẹ̀. Ọjà yìí kò jó sísun. Ìjọba gbọ́ máa ń lọ sọ́sẹ̀ nílẹ̀. Ọjà yìí kò jó sísun.

wọ́n rán fún ministry bó ṣe ń mú bẹ́ẹ̀lẹ̀ rárá ó dá lábàálẹ̀ àwòbọ̀ ètà ewu nígbà tó wá ní ilé pẹ̀lú wíìsì lọ gbogbo wa máa ewu wọ́n ní lábà ọtúbà lábà lápáta ó wà ká.

0: Ọlọ́fíìs mínísítì
1: Mọ̀sẹ́ Mùbẹ́lẹ̀
0: Ọjà Lábàálẹ̀
1: Àwòbọ̀ Ìtàrẹ́mù.
0: Nígbà tó wá rí ni pẹ̀lú wíìsì
1: kan gbogbo wa máa yẹ̀wò.
0: Wọ́n ní
1: Lábàá.